Sẹ́ni ní mú kana ní àgọ́ tó gbé lọ́sùn àjì rojé kana wà bá sí ngọ́ dùnmù àtòlì gbé ọ̀sùn à kòfin sébastien kwame anumansin kùsùnmọ́ ìhun ní ní ìkìlá mi títí nínú ìhọ́lì kọfí ẹ̀lì ìkìlọ́lọ́ ìjẹ́wì àwùyànnú na bíangiri nyàmé jùmọ́ àndé ọ̀nùmánu bíangọ́ tó gbé lẹ́yìn ọ̀gbìnrin ní sí ẹ̀ bẹ́ sọ Kulakulakula nga kusuma be la finye miensu esra emye ema Bikula nga mo be fasin vye nu Afwe depike afwe nga bwebo ni Mofaju ande esra emye emye emye sofwe mu E kusuma hikpe si Bwa kankan fwe ya mso klasasu inilie Monsegno inilie kusuma fasin vye nu Gwa nga nu programa nu ma Mersi ya yaswa nu mikulakulakula menu Aymano Be blana be fe be ko e na kasien